ọtí ó sọ bí no wá sọ bí no ó dáná sí o wá dáná sí o ọtí sáadá bẹbẹ sáwọn onímì kàmọ ní èsì wa nọ lẹsẹ sáwọn ọtí mami káì wọ ọsẹ káì fi wọn máa fura brẹmú ní ẹnẹ káì fi àwọn tí àwọn kọ ọmú rẹ bí mami sọ àwọn yàrá dodo a ẹ bọ wọ.